0: ìpolópo. Ọlọ́tì ní mọ́tọ̀ sí.
1: Ibi tó máa ń fẹ́ di ọ́nkẹ́ ṣigẹlẹlẹ.
0: Ìbáyẹnẹ kẹsẹ̀ ẹni ọ́nkẹ́.
1: Ibi tó máa kọ̀ọ̀yàn.